mini kodà ló pọ òótọ mi dúpẹ láwọn iná àyájẹ iná ló sẹ ọdún pọ tán mi dúpẹ láwọn iná sọkíá òkúto tán mi dúpẹ láwọn iná wọn iná tó iná dòkóòpó mi tọrẹ pé ọha ń pè dòrò kóòpó pé ọ̀nà àzán wà tọ́ dòkóòpó kó nukọ tọ́ dòkóòpó tó jí pátó mẹ mi tó dẹ kodọ wọn iná ké iná ní inú inú ti kíkà tó dògbẹsẹ kó tó jésù kọmẹ mi wá kó dẹ kẹrẹdì gbẹtọ owó tọlẹ yìí ti dó ohun tuntun wọn iná tó etọ kó jọ mi tó tán kó bó mọ nu da kó lẹ isan dali tó mi kó dẹ òkú ọdọ àní wúlò àwọn náà ká mi tó rọ mi ọ sórí ẹgá mi ní mọ eko ìyàwó sọkíá da kó nu mi mọ wọn iná tó etọ dògbẹsẹ mi tó lẹmẹtọ jésù kọmẹ mi màrà yín àgbọ pé tọ nmọ̀nà yìí ló ṣe kọ náà nà mí kò dẹ̀dọ̀ kó èké lọ só náà nà fọ́ mi wò pé pónù bọ̀ mí rà kàn wò sùn yìí fí èmi rà ló sẹ̀ wò tó nù gbónà pé pípé ga pé lò jésù yìí kọ́ mẹ̀ mí dúpẹ́ náà nà mí yóò kó sí ọ́ tó jésù yìí kọ́ mẹ̀ mí wò dẹ́ tè nítsẹ̀ yóò wá pẹ̀yẹ déje yóò ní dúró rè mí wá dẹtronómì tàgbọ̀n àfọ̀ẹ́tọ̀ tsi ropó detronomita gbọ̀n àfọ̀ẹ́tọ̀ tsi ropó tọ́ ìdọ̀ òkú ọlọ́jì àwọn ètò iná gbòkò iná àyíká tó epo àyíká òkun tó etò pó nàdọ́nà yé àyíká tó ilẹ̀ pó kó àlẹ́dọ́ tó ilẹ̀ pó kó tó yí wọ̀n náà òkú ọlọ́jì àwọn ètò iná rẹ̀ ní tó gán alámọ̀dọ̀ fẹ́ dọ̀ òkú ọ̀sùn náà èdè àmọ̀ ìdọ̀ òkú tó jẹnẹsẹsẹ ta fọtọrọkọ ọmọ ìdọkúnná abrahamu mọsọ dọkúnná òfin israẹli tọlẹ kó dé ihò tó ga do abrahamu godo amọ nàdọdún olùkọ òkú ẹgbẹgbọ mẹ edo amọ mọ ẹ tó jẹrẹ òkú ẹgbẹgbọ eko ní agbasa tó ẹ ayọnu eyirọ òkú ẹgbẹgbọ dọ fi sunu de ɣe wa ɣe yi gbɔ adanɛ ye de sɛ ne ma de sɛ eye na ye nu de na nɔ ɣe wɔn avu lɛ kpolɔ nu ye na nɔ ɣe nu de ma sɔgbe lɛ wa eye na zɔn dzi ɔdɔ mi gbɔ ɣe na o fi sunu lɛ to di eye wa to ko dɔ gbɔ ɣe gbɔ gbɔ tɔ da yi eye na o ko lɔ jɛwe to ye te tan o ko lɔ jɛwe to ye ye àwọn yìí fi jẹ ọtọ àwọn àjẹ ọtọ ẹdọ nu mi mọ ẹnà tó yìí fi jẹ ọtọ ẹtọ ẹdẹ gòdò ẹnà òkú ọsùn náà gbòkò ẹnà àyíká tó wé ẹ wá dọ àyíká òkú tó wé tọ ẹnẹ dókítà ẹhẹ gbẹtọ lẹ kó wá sunu lẹ kó yọ lẹ kó dé kó jìjì tó àhọta jẹ ọtọ mẹ ẹ wá dọ ẹnà tó yìí wà náà òkú rọ jẹ àwọn ètò wé nu dé pépé dé iná jàntẹ mo sùn tó wà iná jẹ ọtọ kàbí dé sẹ òkúrò dé sẹ tó wẹ gbogbo gbogbo gbogbo àdá pé kò ní ìwọ̀n ajé ọtọ pọ̀ ẹ̀ka tó lẹ̀.